0: ẹnì kan wà ń bì tí àbíkú yọ lẹ́nu.
1: Tí àbíkú yọ lẹ́nu ẹni sùn fẹ́ fẹ́ sunkún ni èwo lẹ fẹ́ ṣẹ́nu méjèèjì ẹ fẹ́ give testimony ni àbíkú sì ń yẹ ẹ̀yin lẹ́nu.
0: Bẹ́ẹ̀ni mo bàbá wa sọ pé ẹnìyẹn ò rí kan sùn ẹ o ó ti gbàgbé pé ọlọ́run lè ṣe ṣùgbọ́n.
1: Ẹ jẹ́ kọ́kọ́ bí yín question ṣé àbíkú yẹ ẹ̀yin lẹ́nu.
0: Bẹ́ẹ̀ni
1: ọmọ mélòó ló ti kú lọ́yìn.
0: Mẹ́ta.
1: Mẹ́ta ti kú mélòó lẹ ti bí tẹ́lẹ̀.
0: Kò sí kankan.
1: Ẹ tọ́mọ ọdún mélòó.
0: 62 ni mò ń lọ báyìí.
1: So mo wá pè jáde.
0: Wọ́n wá ní pé ẹni tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí pé ó wà ń bì pé tí ò bá ti ju pé kọ́bọ́ ta mo kọ́kọ́ jòkó mú ní bó ni bàbá ìṣe wá rí nǹkan tó wà lọ́kàn mi báyìí mo ní mi ní dídè jàre obìnrin kan wá wà ń bì ó wá ní ọmọ ilé ìfẹ́ lòun mọ̀dámù ẹ̀dẹ̀ bọ́ tàṣé bí nǹkan tó ń ṣe yín nìyẹn mo ní ojoojúmọ́ náà pẹ̀lú kan bẹ́ẹ̀ yẹn ni ìdáhùn wọn jáde ó wá ní ẹ dìde àwọn èèyàn ti dìde mo kàn bọ́ta ni bàbá wa sọ pé ẹni yẹn ṣẹ̀ wọlé nísinsìnyí wípé ọlọ́run àdálóhùn nínú ọdún yìí lóòótọ́ lóòótọ́ ọlọ́run dẹ̀ dá mi ló ìgbà tọ́lọ́run dáhùn mo wá lọ sọ hospital wọn ni wọn ò lè gbà mí gbogbo hospital tí mo lọ wọn ni wọn lè gbà mí mo ní ẹ gbà mí àbí kì í ṣoyún ló wà ń bẹ ni mo wá lọ sí general ìgbà tí mo dé general àwọn ìwé mi lélẹ̀ wọ́n wá sọ yí pé kí n lọ ṣe test mo ṣe scan wọ́n lóyún wà ń bẹ̀ oyún kẹ̀ gbogbo hospital tó ń ti tẹ́lẹ̀ wọ́n ní àwọn ò lè cope pẹ̀lú age mi.
1: Wọn ò lè cope pẹ̀lú age yín 61.
0: Ìgbà tó yá mo wá ní pé ẹ má wọrí mo wá bàbá yẹn wá ní pé kí n má wọrí ó ní tí n bá ti débẹ̀ kí n sọ pé 55.
1: Wọ́n ní kẹ́ ní 55 kẹ́yìn ilẹ̀.
0: Bàbá mi wá wọ mí pé ṣé kì í ṣe pa ìparọ mo ní mo parọ ṣùgbọn ẹjẹ sòótọ báyìí báyìí bàbá yẹn ni kí n má wọrí wọn sá gbà mí dókítà kankan lè ní oní màdàmú kí ló ṣe yín ẹsẹ yín máa fáyín o mo ní mo lóyún oní oyún wo ni mo ní mo lóyún sẹmi ní oṣù méje mo bá ká sọ mi sókè oní oyún mà ní lóòótọ ó ní ẹ má wọrí nǹkan tó kún wa bẹ́ẹ̀ ni pé ẹ lọ fi wà ìyá ẹ̀ sí bẹ́ẹ̀d bí mo ṣe wà bẹ́ẹ̀ nìyẹn lódìdí oṣù mẹ́ta.
1: Oṣù mẹ́ta wọ́n fún wọn ní bed rest.
0: Oṣù kẹta ni mo tó bí ọmọ náà. Ìgbà tí mo tó wà bí wọ́n ní ọmọ yẹn wọ́n ní kò tún ṣe dáadáa wọ́n ní á tún lo oṣù kan wọ́n máa fún lábẹ́rẹ́ oṣù kan. Ọmọbìnrin yìí ń tó jẹ́ kí n gbọ́mọ̀ fún ni wípé òun ló ń bá mi káàkiri gbogbo Lagos State wọ́n ní wá kinní kan òun ló mọ orúkọ kinní yẹn mi mọ́. Wọ́n ní tán bá fún ọmọ yìí pé gbogbo abẹ́rẹ́ tán bá fún pé kò ní egbò tó bá wà lára ẹ̀ kò ní jiná. Obìnrin yìí wá bẹ̀rẹ̀ sí ni wà kiri àgbàrá òjò tún fẹ́ gbé lọ mo ní mo dáran. Ìgbà tó yí dọjọ́ kẹrin mo ní ẹgbàá mi ṣé wọ́n ní mo tiẹ̀ bí mọ́ mi tiẹ̀ tí ìrọ́mọ ń gan sójú mo bá lọ mo bá dìde lókè tó bíkọ́sì ẹsẹ̀ mi méjèèjì ti wú mo bá lọ bá wọn.
1: 61.
0: Mo ní ẹ jọ ẹnìkan bí mo ń bí wọn pè ní Mrs. Adeyele ọmọ ẹ ni mo fẹ́ rọ mo lé mi lè nìyẹn wọn ní rárá ẹnìkan ni mo ní àbúrò mi lẹni tó dúró tì mí obìnrin òun lélẹ̀ òun ló jẹ́ kí ọjọ́ yìí ní ṣeéṣe àti bàbá ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá pé wọ́n ṣe é o ọmọ wọn ò ní kú o.
1: Ṣé first born yín rè?
0: First born minister.
1: Kí ló kọ ọmọ yìí?
0: Mo ráyọ̀. Kò sẹ́yìn tì.
1: Mo ráyọ̀ kò sẹ́yìn tì. Ẹ wo mo ráyọ̀ bó ṣe fà yín. Láti age of 61 mama ẹyin náà ṣubú ṣé tòótọ́ ni.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Ọmọ ọdún mélòó lẹ́yìn?
0: 59.
1: Ọ̀rẹ́ ọ́ wọ́n tó kọ́ ìyá 61 náà ni. Wọ́n láwọn gbọ́ tí mo sọ wípé ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ dìde ní ìṣèjọ́ ìwọ̀n ni. Tí n bá pe nǹkan kan jáde lẹ́nu mi, mọ́mọ́ ṣe béèrè mò ń ṣe. Ẹ lè pọ̀ tó báyìí kí ọlọ́run ọmọ wò yín lásán. Ẹ kú oríire màmá yìí. Àwọn kan girama ló bímọ yìí. Èti wọn kọ̀kọ́ bí láyé wọn. Náwó ẹ̀ báyìí. Olúwa ní àwọn 3,600 níbi wọ́n dúró sí wọ́n á sì máa fíìlì ẹ̀ pé ọfà ń bọ́ọ̀lẹ̀. Ọfà ń mọ̀ ṣe rere. Sọ wá rẹ̀ ń tó dúró tì. Ó ní wàhálà. Wà ká pẹ̀lú gbogbo agbára. Tọ́ bá sì ti gbọ́ ti agódún gbọ̀ngàn kò sì dalẹ̀. Ẹ náwó yẹn wàyí. Ẹ̀yin kan ń bẹ tó jẹ́ pé ọfà tí ń bẹ láre ọfà mọ́ràn lọ́wọ́ ni. Òrà láàánú àwọn àjẹ ni wọ́n máa ṣe é bẹ̀.

0: gbogbo ọfà tó yóò jẹ́ ose ń tọ́ ọ̀fẹ́ wáyé wá ṣe ọfà tó lóun ò ní jẹ́ ose mi ọfà tó lóun ò ní jẹ́ ọlọ mi ò mọbi tó dúró sí nínú omi àtẹ̀jẹ̀ rẹ lórúkọ jésù ní olúwa yá ti jáde. Ṣé ẹ fẹ́ bísí?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ fẹ́ bísí? Ẹ lọ kúnlẹ̀ bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ọmọ yín. Ó ti pósù mélòó báyìí? Ẹ tún bá mówó wá. Ẹsẹ̀ yín ò tí ì ṣe. Ẹ jókòó báyìí. Ẹ jókòó ẹ mọ́gun. Wọ́n lẹ́sẹ̀ yẹn gan ṣe dáadáa. Kí ẹsẹ̀ yẹn kó jiná kíákíá. Ọwọ́ yìí kọ́ gba agbára. In the name of Jesus.
2: Nice. Ṣé o tó ti gbọ́ ìkan tó nìyẹn? Ìdí tí ń jẹ́ màmá sọ fún ọ tí mo fi ń gbé gbogbo tí mò ń gbé yìí. O ní kí n jẹ́ ó di mímọ̀ fún ọ pé ìrètí sì tún ń bẹ fún igi tí a gé lulẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé látọ̀sẹ̀ tó kọjá náà láti ń gbọ́ kan òjò kan. Ìmí ló tún gbọ́ yẹn. Ẹ wo ẹjẹ́ a lọ Jesus City. Ọ̀la ni 7 ìpàdé májẹ̀mú ni. Kò sí gbogbo ìpàdé 7-7 tí Ọlọ́run kì í sọ̀kalẹ̀. Nǹkan oríṣi méje ní kó bọ̀ lọ́tẹ̀. Mọ́ dákẹ́kọ̀ọ́ mọ́ sunkún. Àwọn tó ń bẹ náà tó ń gbọ́ testimony wọn náà gbìyànjú ni. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sọ rẹ májẹ̀mú yín. Gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ tàbí ní ọ̀rẹ́ kan tàbí ẹ̀jẹ̀ kan bẹ tó fẹ́ san tàbí ìdá mẹ́wàá. Ọ̀rẹ́ májẹ̀mú bẹ̀rẹ̀ láti 2000. Kí n tó máa lọ sí Facebook àti YouTube. Ẹ lo account number yìí. Ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ wọ́n fi ẹbọ bá mi dá májẹ̀mú. Lẹ́yìn òní àti ọ̀la mi ò sọ ọ̀rẹ́ májẹ̀mú. Ìyókù tó ń dosù mí. Account number church ni 1966 36 38 73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bí èèyàn ò bá wọlé ẹnu eléyìí 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ìyẹn náà ó gbé jáde. First Bank Ayoni. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà ẹ wá kúnlẹ̀. Mo ń lọ sórí Facebook ní ìsìn YouTube àti TikTok ní 6:30. Ọ̀dẹ́kúnlé Epafra mọ̀ bẹ́ẹ̀ nìkẹ́ni church. Tó bá di aago méjìlá máa tún wà ńbẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi ń dín dòdò. Ẹyọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹyin méjì méjìlá fi break. Olùfẹ́ sóun gbàwé léso kó o lè bá a ṣe so. Àṣírí àwọn atayọ nìyẹn. Láì ní waste àkókò, gbogbo ibi tí ẹ bá ti ní àǹfààní àti máa gbó mi. Ẹ kúnlẹ̀ gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn tẹ̀ Mark wedding anniversary yìí. Wọ́n náwó kí olùrànlọ́wọ́ kó dìde fún ọ. Bẹ́ẹ̀ ṣe ń Mark birthday yín tàbí wedding anniversary yín. Ẹ lọ ka àlàjá tí ò ní gbìmọ̀ kó tó wá dìwò yìí next year. Báwo èèyàn ṣe ń sọ testimony yìí? Bẹ́ẹ̀ ni ìwọ náà máa sọ. In Jesus name, happy birthday, long life and prosperity. Mo gbàdúrà fún president àti governor wa. Ẹ máa tinú ògo wọnú ògo. In Jesus name. It is well. Number to share testimony in Siri 080-88-71-65-66 080-88-71-65-66 Send the message. Ire atanu ko bayin. God bless you.